0: keke a zondi reke ni va dogi udini bovi evo no sero ne lo beta da mi e da zongbe e ko lo ke akugbe bi wo de no gba bi na mi furi kari bo eni mi kiche mi na lu no mu kalo beta da mi maksa bo mi ni ma ni a lu na mi ge na maksa bo reaksi bo bo ya lo ta gbare bo no sema Ok, sa na o masar mawi e sa bana konda sri tiyo weja e nanya. Pa bo ni bare kama ho, ba e di loli ba se sobo wejo yi. Men no, o yu ba, shono seba, mono seba, ori si o seli. O yu arbo, ma di e di ba le, pa bo.
1: Di ba e kena mono, u do dire no nan kubo chen kenta. A de kwa mo o zo no fu radio station na in kana o e samba e nakula. Ya gare no ko fuma. De ka ni ku ni ku nko nye no ya woni e we bi fa obuli ge chuku edosia tie no no asimo do dre no ndi we ba bona no de ne cha so na na nya no abu furi ju station an kana wo esamba na kolas ana me ju hera na na bata no ni hi na enu tutu ku nde nkai nwe nkai sai ka ore no no bochi nkenta abu bochi uka Onye isi ụka ya wụ onye ozi onye amụma nke Chukwu ji wee kwu ụka n'ụka ekwugo okwu sị na ọ bụrụ ịga ụka bụ onye bụ isiokwu na ọ wụ onye ị getara n'ụka ị na-etinyekwu ya n'ọrụ ọ bụla igechi ụka ịga ụka igecha nye Chukwu kwulu ị na-anụ ụlọ edosi ya echeki ya ka onye na-achịkarị ya ị na-ejikwa eme nye Chukwu si gị mebe ị na-agakwa ozi Chukwu kwulu ya bụ onye Onye isi ụka, onye amụma na-ajụ ndị na-abịa ụka. Ọ bụla ịga ụka bụ onye bụ isi okwu nọ na-emekwa onye dị n'ime ụka. Nke ibu ọbụ, nke anọ bụ maka ndị obodo anọ anabụ nke bụ ndị Edo steeti. Onye isi ọchịchị nọ n'aka bụ gọvanọ Okpeholo. Ekwugo okwu sị na a na-ebido nchịkọta anọ nlekọta n'aka bụ nke a na-ada na mmadụ ego ị mara si na arụ na ayị gị ọrịa na gị bịa na health care ọwụ na dị na obodo gị na gị gaa mee chekọp ka ị mara ihe na-eme gị na gaa ṅụkwana na ikwuru okwu nke ịtọ bụ maka ndị na-aga NYSC ndị gọọmenti etiti ekwugo okwu sị Maka ndị anụ a na-esi na kampụ apụta, ya bụ ndị akpọ ndị NYSC. Ekwugo okwu sị, jenụ nye n'ụnụ taa, jenụ nye n'oge taa. Tinye nye n'ọnụ ji na-ewepụta udo na ọchịchị n'obodo a. Ji na-ewepụta ọganihu n'obodo a. Nne ji na-emebisi obodo a. Dịka a na-ekwu, maka na nke onye nụta, nke onye geta. Ya ka o ji wee na-etinye n'ọrụ. Wee na-eme obodo ọbụla o si wee pụta ọ na-aga n'iru aka eji wee na-asị ndị na-apụta na kampụ nke NYSC a na-asị nọ gaa n'ozi ọfụma mee n'obodo nu ka obodo nu gaa n'iru mee n'obodo nu ka dochie n'obodo nu ya bụ okwu ndị nke anyị nwee ka anyị si ka anyị wee kọọlị nụ na redio steshọn anyị nke anyị bụ redio steshọn Esamba Enakulas udo dịrị nụ ndị igbo A sị obodo ọwụ na ndị Igbo na-adịrọ na ahịa ada azụ anọwụ eziokwu n'ihi na ndị Igbo bụ ndị na-eme obodo obodo na-aga udo dịrị nọ. Nne Chezona na onye na-ekwu okwu a afa mbụ anya mele good news bụ Chukwu ndewo nu.
2: Ekwudedewo yi ezekwu bi ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isaba Enakula Radio ètò kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sí ètí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwòlàbí. Ṣáájú ẹ̀ jẹ́ ká gbọ́ kókó ònú ìròyìn náà. A ti rọ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáláyé pé kí wọ́n ní ìfẹ́ òdodo àti kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run tọkàntọkàn. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn kan èyí tí wọ́n ń pè ní Hydrocele àti Lymphedema káàkiri gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ Edo. Ẹ lo gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fi jíǹkí wa lórílẹ̀-èdè Nàìjíríà láti so orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ àti fún ìlọsíwájú

0: Ryan, we Ijanya, we Uwe Edo, we Trisden Senatorial District, even a Sero, even known a Megina, Honosmi Uto Edo, Radon Igbena and Megina, Uwahim Igbe, Bredosi, B, not a primary health care, B, or Ovewe Najoy, Ed Swoda, Eko Kobo Kugbe, Bejara Mie, Akichi, Oni, Ilon Sero Kichi, Evina Lu, Nara Megina, or Akivado, him Igbe, also he, Shashara and Fegbe, within or by, Bejara Mie, even Osero Kichi, Evin and Megina, Abme, Kitno, the Igbe, B, Mihina, him Igbe, Axa Boloi, also he, Ulogo Nacho, Ed Fund, or I had the by, Bejara Mie, even Osero Kichi, Even a loon or moon callu. Even no, no, megina. Arava, bejada mea. Ever no sema. Ever no megina, ubo bela. If I saw him with be, whether we talk by life or we go. Except of a living or child or best share, also head. Even no, no megina. I can't wait. Nor will a woman, my swearing natural. As for that, daughter. Cousin, who are him, mire. Also here, or at a ton of jarro dag barrigue. Even no jaro, even no na meginya ono swing uto or nekunawe do state governor senator. Opewo. Oh boy, binada mien even no jaro kichi even na lu wi uge edo we no isun. Bi u logo ni meg cheswe li wanyana choy headphone. To no no se fa norivo. Fa no se ha norivo. Ene go se go ojene bo vi evo no se mani yuwa ebe fu etu la seri na choy NYSC. Ayo, even no jarro on the loo. Nel wabake, a kubi. Are me iji keke, uro keke, unyen keke, o enye. Gay even no sero, even no ne alu, bejara mea ekiloke, a kubi, jara mea on a wokichi. Evo no lujo udalo wudo no bai. Even no na megina, uto maniku no semona revigbe, Nigeria. Ono deo de keke, uro keke, evo keke, imabira nye, ye beto bakino. Ne a goni ojinebo, loni, servisi veke akugwe, veke ahomegwe, bi oho edere. Reji even osero, raji vanleni, anabra state, ono magaja ulogo no jaro, NYSC nachoy polen, o jisu, ora tata no jaro dagbare, ono bena vi, eno henhen nachoy bache, na miyege na ilino seika dagbare ulogo no jaro. Ge, evo keke, omebera nyeye, Ye, evo keke, ulnyewi keke, oenye, emwebira nukumoyo keke, emwebira liba keke, viji keke, ulugu keke, nachoye cultural diversity. Even osero, enyo vi, oto ekbo vej meswele onya vi, Anambra State, unadi azikiwe NYSC, Unity Permanent Orientation Camp. Vi, okasat local government area, vi ete uzana nikere. Oriano magadia ulogo no jaro na choi ujisu. Ora tage, evi no serio, evi no na mie benira feke nye ujeni keke azoni re keke ne vadogi ujene bovi evo no serio. Ne luo ebitara mie ida azon igbe, e kolo weke akugbe. Bi, uwe de no ba ebitara mie furi kari vo, ene mi kiche mi na lu. No mukalo ebitara mie, makisabo mie winumaye ni na lu. Na mi ege nya mga sabo reaksiye bobo. Ya lu otak bari bebo no sema. Uke san na yon masar mawi. Esan banakonda sri tiyo weja ye nanya. Pa bo ni bare kaman ho. Ba e dino li base sobo video ye. Meno ovi uba. Shono seba mono seba orisio seli. Oye bari bo. Madi e jibale. Pa bo.
1: Ndi ba eke na mono. Udo direno na kubo chinkenta. Abe akwa mo ozo nufu radio station na inkana. O esan banakonda sri. Ya gare non ko fuma. De kai ni ku ni ku. Nko unye no. Ya wani ewe bife. Obuli ige chuku. E dosia. Tiye eno anu. Asi modo dire non di weba obo na no de. Nne chaso na nanya anu abo furi jiu station na inkana. Wo esamba ena kolas. Ana meju hera ana anabatanu. Ni hina enu tutuku nde nkai mwe. Kai sai kore no no bochi nkenta abo bochi uka. Onye isi uka ya wo onye ozi. Onye amuma nke chukwu ji wee kwu uka n'uka. Ekwugo okwu si na oburu ego uka bu nye bu isi okwu. no wunye igete ya n'ụka ị na-etinye kwa ihe n'ọrụ. Ọ bụla igeche ụka, ego ụka, igecha nye Chukwu kwuru, ị na-anụ ụlọ idosi ya, echeki ya ka onye na-achịkarị ya. Ị na-ejikwa eme nye Chukwu si gị mebe, ị na-agakwa ozi Chukwu kwuru. Ya bụ nye onye isi ụka, onye amụma na-ajụ ndị na-abịa ụka. Ọ bụla ego ụka bụ nye bụ isiokwu nọ na-emekwa onye dị n'ime ụka. Nke ibo bụ nke anọ bụ maka ndị obodo anọ ana bụ nke bụ ndị Edo steeti. Onye isi ọchịchị nọ n'aka bụ gọvanọ Okpeholo ekwugo okwu sị na a na-ebido nchịkọta anọ nlekọta n'aka bụ nke a na-ada na mmadụ ego ị mara sị na arụ na ayịga ọrịa na gị bịa na health care ọwụna dị na obodo gị na gị gaa mee chekọp. Ka ị mara nye na-eme gị na gaa ṅụkwana na ikwuru okwu. Nke ịtọ bụ maka ndị na-aga NYSC. Ndị gọọmenti etiti ekwugo okwu sị maka ndị anụ a na-esi na kampụ apụta ya bụ ndị akpọ ndị NYSC. Ekwugo okwu sị jenụ nye n'ụnụ taa, jenụ nye n'oge taa. Tinye nye n'ọnụ ji na-ewepụta udo na ọchịchị n'obodo a. Ji na-ewepụta aga ọganihu n'obodo a, nne ji na-emebisi obodo a dịka a na-ekwu maka na nke onye nụta nke onye nketa ya ka o ji wee na-etinye n'ọrụ wee na-eme obodo ọbụla o si wee pụta ọ na-aga n'iru. Aka eji wee na-asị ndị na-apụta na kampụ nke NYSC a na-asị nọ gaa n'ozi ọfụma. Mee n'obodo nu ka obodo nu gaa n'iru, mee n'obodo nu ka dochie n'obodo nu. Ya bụ okwu ndị nke anyị nwee ka anyị si ka anyị wee kọọlị nụ na redio steshọn anyị nke anyị bụ redio steshọn Esan Binoculars. Udo dịrị nụ ndị Igbo. A sị obodo ọwụ na ndị Igbo na-adịrọ na ahịa ada azụ anọwụ eziokwu n'ihi na ndị Igbo bụ ndị na-eme obodo, obodo na-aga. Udo dịrị nụ. Nnechezona na onye na-ekwu okwu a afa mbụ anya mele Good News bụ Chukwu. Ndewo nụ.
2: Ẹkún déédé wòyí, ẹsìn fún bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Esan Binoculars Radio ìtókalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sí etí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ kókó inú ìròyìn náà. Àti rọ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáńlá ayé pé kí wọ́n ní ìfẹ́ òdodo àti kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run tọkàntọkàn. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn kan èyí tí wọ́n ń pè ní Hydrocel àti Lymphedema káàkiri gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ Edo. Ẹ lo gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fi jíǹkí wa lórílẹ̀-èdè Nàìjíríà láti so orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ àti fún ìlọsíwájú orílẹ̀-èdè wa. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ọmọlẹ́yìn Kristi, ó ní ìpè ti lọ sí ọ̀dọ̀ wọn láti ní ìfẹ́ òdodo àti láti pa fi Ọlọ́run mọ́ kí wọ́n sì nífẹ̀ẹ́ Ọlọ́run. Ìpè yìí wáyé nígbà tí bàbá wa nínú Olúwa Reverend Samuel Egbagbe tí ó rán àwọn olùjọsìn létí nípa wípé kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run àti ìgbà tó ń sọ ọ̀rọ̀ àsọkáyìn Jésù Kristì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kó tó di pé ó jáde kúrò láyé. Ó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé òun yóò rán olùtùnú sí wọn. Kéyeke àbá ìwà tún tẹ̀síwájú wípé èyí tó jàjù nínú gbogbo ọ̀rọ̀ náà ni láti ní ìfẹ́ Ọlọ́run dé ọkàn kí wọ́n sì pa òfin rẹ̀ mọ́ wípé èyí ni yóò jẹ́ ohun ìwúrí àti ohun tí yóò mú ìṣọ̀kan wá sí àárín gbogbo àwọn ènìyàn fún ìlọsíwájú orílẹ̀-èdè. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn tí wọ́n ń pè ní Hydrocel àti Lymphedema ni gbogbo ekun idibo ma ete.

0: ọkụkọ. Netwọk na-adịghị ike na-akpasu ndị ahịa na ndị bi na Uromi iwe. Ndị polisi ejidela ndị a na-enyo enyo na ha bụ ndị otu nzuzo na Edo. Federal Government, European Union na World Health Organization ewepụtala atụmatụ 4.2 million maka ịlụso ọrịa mgbasa. Ndị ewo na ndị ọma na-ege ntị, nwaka ọha m na daalụ unu niile maka ige ntị.
1: Ẹkùnrin dé wòyí, ẹ sì fún bí ojú ọjọ́ ṣe rí nínú ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Sábà Inákúlá Rédíò, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìrìn Òǹdó ṣe ti gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àìdúródé àti ṣégeṣége tí ọ̀wọ́n òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ń ṣe ó ti dabarú ètò ọrọ̀ ajé fún àwọn ènìyàn ní ìlú Uromi. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn 12 ní ìpínlẹ̀ Edo. Ìjọba àpapọ̀, àjọ European Union àti àjọ tó mójútó ètò ìwòsàn ní àgbáyé WHO World Health Organization ti pété láti gbé ètò kan kalẹ̀ láti dojú kọ bí àìsàn bá bẹ́lẹ̀ láàrin ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ṣégeṣége tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn òpó bá a ṣe ń bá ara ẹni sọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí, ó ti kó àkùdé bá ìlọsíwájú ètò ọrọ̀ ajé. Pàápàá jùlọ ní ìlú Uromi, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń bá oníbàárà wọn sọ̀rọ̀ ni kò rí ààyè láti ṣe bẹ́ẹ̀, tí ó sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ pàdánù àwọn oníbàárà wọn. Nínú ọ̀rọ̀ yìí náà ni olùgbé kan ní ìpínlẹ̀ Edo, Ọ̀gbẹ́ni Mark Omo, ti bá oníròyìn wa sọ̀rọ̀, tí ó sọ wípé bákan náà ló máa ń sorí ní ọ̀dọ̀ agbègbè tó náà wà wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn òpó ẹ̀rọ yìí kìí ṣiṣẹ́ déédéé, tí ó sì ń fa ìfàsẹ́yìn bá ètò káràkátà. Ó wá rọ àwọn tọ́rọ̀ kan kí wọ́n mójútó ètò yìí, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń pàdánù owó látàrí ṣekúṣekú tí àwọn ẹ̀rọ oníbánisọ̀rọ̀ ń ṣe. Ó wá dábàá wípé fún ìgbà míì tó bá ti pẹ́ jù, ṣe ló yẹ kí àwọn tó ń pèsè bí a ti ń bára ẹni sọ̀rọ̀ yìí gan máa sanwó fún àwọn olùbárà wọn. Ọwọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ Edo ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn 12 kan, ní èyí tí ọwọ́ tó wọn ní agbègbè kan tí wọ́n pè ní Amazing Grace Estate ní agbègbè Ẹlẹ́lẹ́ ní ìlú Auchi. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn ọlọ́pàá Edo Ẹnu Ikoede tó sọ ọ̀rọ̀ yìí jáde, tí ó sọ wípé àwọn ti rọ́wọ́ tó àwọn ẹni yìí tí àwọn sì rí àwọn nǹkan ní ìgbà lọ́wọ́ wọn. Pàápàá jùlọ, wọ́n rí mọ́tò Mercedes tí wọ́n ń pè ní Jeep gbà ní èyí tí nọ́mbà rẹ̀ jẹ́ GWA 471DS, èyí tí ó jẹ́ pé Ọ̀gbẹ́ni Balógun Israel ni ó ni mọ́tò náà. Ìjọba àpapọ̀, àjọ EU àti àjọ tó ń mójútó ètò ìwòsàn lágbàáyé WHO ti pété èròngbà kan láti dojú ìjà kọ ìṣòro kíṣòro lórí ètò àìsàn àbí àìlera tí ó bá bá àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ya owó tó tó 4.4 million ó lé, ìyẹn owó dọ́là sí ọ̀tọ̀, láti fi dojúkọ àwọn ìṣòro náà.